0: o ti n wa sibi to ba faramo to ba n wa dede on to ri se ni ojo pipe gbagbara lati se. Sit down. Yes.
1: Ti mo ba nja ko pe a mo mo ra ile mo ni a 500,000 400,000 mo so pe ni bo ma ti ri owo
0: nbo le me alabaru ti fe rowe mi ti ri 500 ti ri 5 naira
1: I le ri kojo mo ni ise le ra tori pe mo ti rora mi pin amo ninu
0: on to buru ju ni ke niyan rora re pin
2: on to buru ju ni ke ta rora re pin eda ma rora re pin o to aye o wa o be lowo Baba.
0: Eyin wo le ro ra yin pe. Ejo kan lo ba mi jab o lo jaba won meta ma kole. Sit down. Hey, nice. Mam aboti sun. So ti sun sa. Eh. Bo gbe yin omo Olorun e lo mura laaro yi. Ta nbo ni wema. Ibi ta tun ti ke e mo gbagbe ta so debe mo ni start small bere alabaru kan la ngbo re gbogbo ti n ba ni o mo se ni o kan mo se mo mi e lo mura lati iworode wo moto gbagi ele be so kale ni wema e bere church olorun ojiji ni bi garage yen se nso nkan fun o ise ti emi awon woli ra wa in to ni ase si aye ni saati wa ni ko to di papo lori ile aye je kise ranse mi o dodu e je nsise ranse fun o gege ba se ran mi si o lo mura ago mejo abo ni service laaro yi mo ni paper kan ti mo fe fi le awon kokan ti mi o ti fun lowo paper ni o bo nkan be laare awo meji ni o so kan sinu omi ikan be to ka sinu awon nkan to nlo nu le omi to mo nje te nje iran lowo lato wa angeli and mo fi kun pe tin ba ku nbi nisin emi oluwa ni iko mi mo fi anointing on iba enu enikan le fi nkan banu ki n fi sure fun yin bi ti jo sunday no se lo niyan enikan ni oro mama isa ti gbo ai gbo to iwo lo n to gbe engineer eje mama e ba n fun mic ko mo soro bo. Yes.
1: Ama ninu pe baba mi emi na ra ile half
0: era le
1: 300,000
0: nibo le ra si
1: ayegun
0: ayegun le ra si se we re re
1: benza
0: bo le se tuwo jo
1: isi e mo mi mo rere mi mo
0: ise ise ki le si se
1: mo nero mo baba mi na ni pe ka fi nkan mo kan mo tun ta wara mo ta elubo mo sa ta gbogbo e inu ore na mo ti ra fonu
0: nbe
1: pe ile ko 30,000 ra fonu emi na wa ra fonu 190
0: nice ha ora fonu 190 ora le 300,000 anything salabaru niyan a kan wa si church lofo a si wa niye ni bo wo eku ba se mo ni mo se fi omu so sun ni ki se ko lo dake sori oke ko mo gbadua emi mo nko yin beyan se ngbadua emi mo nko yin pe ke fi nkan mo o fi elubo mo o fi wara mo eyin na wo gbo nkan ki nkan to fi mo eh o tun fi ero o tun fi mo olufe upo ru nkan bayi isin meji la se laaro yi o isin meji ni se toni ikan ni ago mejo abo bayi laaro yi elekeje o bere ni ago merin fun gbogbo awon tin lo bi ise bo se nsise da bo tun fi nkan mo bo ko le se se inta denwo loni ati ojo sunday ni lo nwaju yi eh e jo so ro tin tin nitori time
3: won ni mo ra phone oni 190 mo ra le ah mama yi tin suma million bo se ati je nwa dige ni
1: ni rorun ko si nkan ti mo fe je ti mi afi tin ba fe je loku
3: e je npase mo di olorun elijah si o ki igba ko di olara sit down. Ẹni kan ní Àgéwá ni, ń bo lẹ̀rẹ̀ wà. Màmá yìí, ó lè mí fi ní ọmọ wá ṣọ́ọ̀ṣì Sunday àti Wednesday. Ìṣẹ́kọ lówó. Gbogbo obi tó ọmọ lọ láti January oṣù kẹfà láwà yìí. Èló ló ti wá kójọ. Obìnrin kan rèé o. Ó ní mo mẹ́rọ mọ́, mo mú wàrà mọ́, mo mú gbogbo ẹ̀mọ ẹ̀yìn náà lé ní àfi nǹkan mọ́. Ó ní mi ò mọ bí mo ṣe tu 300 ọkọ̀ọ̀kọ̀ ralẹ̀. Mi ì mọ bí mo ṣe tú jọ, ó tún ra fóònù ní 190. Í sì ń jẹun tó bá wù. Ó ní tó bá wù àfi tí ì bá fẹ́ jẹun. Ẹ wá mọ wá chọ́ọ̀chì dáadáa ni mọ̀mọ́.
1: Kò sígbà tí n kì í wá.
3: Báwọn wá chọ́ọ̀chì ọ̀sọ́dọ̀ lò sí wọ́lọ́ ọmọ tó ń ṣe. Èmi mo ní èmi lọ́lọ́run yẹn ti ọ̀pẹ máa ṣe pásítọ̀ rẹ̀.
0: Yáà yé mọ̀ ṣe pásítọ̀ rẹ̀, ó lè yọ lò sí. A ṣe bí kú àbárù mọ́ bá. Yéèké wọn ń lọ ṣe ń jáde jẹ́ ń gbé gidi mú. Ìpàdé chọ́ọ̀chì ṣèpàdé olóṣèlú sà. Gbogbo bí ẹ bá ti ń gbọ́ mi, gbogbo ẹnu mo lè fi sọ. Ìpàdé atáyé rọ ni. Wọ́n á yí ayé ẹ kúrò lòdì, wọ́n á bọ̀ yí sójú. À ń gbogbo tí n bá ti yan ọmọ ṣe, wọ́n mọ̀ ṣe. Gbogbo èèyàn ní gbogbo ọmọ Ọlọ́run pátápátá ni ó mọ̀ rí àánú jáde láàárọ̀ yìí. Ẹnìkan ni àán ń tí ò jẹ́ ńlá ìgẹ̀ ẹnu pé èèyàn fi lẹ̀ kì í sọ èèyàn dolo sí. Ṣé bí èmi mọ̀ ń kọ yín? Ìwọ tẹ̀lé mú ọrẹ mú 2000 mú 1000 mú ìdámẹ́wàá ìdámẹ́wàá mú jáde. Jẹ́ àwọn tó lọ́wọ́ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ mi láàárọ̀ màá mọ̀ bọ̀ yóò létí ọmọ ni ó ti mọ̀ ń gbọ́ràn. Account number church ni ó jẹ́ fún yín. Tó o bá sì ti da tán ẹ pàdé mi lórí Facebook Ọdẹ́kúnlé Epafra tàbí YouTube Ọdẹ́kúnlé Epafra tàbí TikTok. Ẹ ń bọ̀ wá bá mi láago mẹ́fà àbọ̀ láàárọ̀ yìí. Tá a bá ti ṣèyẹn tán òní ọjọ́ àánú ayọ́lẹ̀ fún ṣọ́ọ̀ṣì ni 8:30 láàkọ́kọ́ pàdé ẹ̀yin tẹ́ ẹ bá máa ń wá for service. Àwọn tí wọ́n bá lọ ibi iṣẹ́ pàdé mi ní aago mẹ́rin lọ́sàn-án. Èmi náà lẹ́ bá ń bẹ̀. Iṣẹ́ tí wọ́n ní a ṣe òní ọjọ́ ìwòsàn àti ìtúsílẹ̀ ni. Láti wo rodùn ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ Sangwema ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ẹnìkan ni ẹ̀mọ̀ tí ì fún wa lákàntì nọ́mbà àkáǹtì nọ́mbà rèé fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ san. 19 66 36 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank. Bí ìyẹn ọba sì wọlé ẹlò eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ọ̀nà yóò tún gbé jáde. Fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ mọ̀ jẹ́ ń sọ pé àwọn tí wọ́n bá gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run dán wò ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹnìkan ní ẹsẹ̀ bíbélì wo lákà lónìí ẹ jẹ́ àparí ìwé òwe. Ìwé òwe láti 25 títí wọ 31. Ẹ̀yin ọmọ Ọlọ́run ti hàn bí lónìí ẹ̀kúnlẹ̀. Now gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ máàkì wedding anniversary yín tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí ẹ̀kúnlẹ̀ kí n nawọ́ sókè. Mo gbó sókè ohun tó ṣe tó fi là kí ojú ẹ̀ kó ṣíṣí. Bẹ́ẹ̀ ṣe máàkì wedding anniversary yín tẹ́ ẹ̀ máàkì birthday yín lónìí òkìkí yín kọ́ kàn ilẹ̀kùn àánú kó ṣí níwájú yín. Ògo yín kọ́ tan náà ẹ lọ gbilẹ̀. In the name of God the Father, God the Son and God the Holy Ghost. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Number tẹ́ ṣe a testimony yín sí rè 080-88-71-65-66 080-88-71-65-66 Ẹ send the message yín, ire àtànú kọ́ bá yín. God bless you.